0: Egan, go azon wini wini, azon madon kuto ino ay dome, ido alwe dileme yo, anafwen wide egan do bihwisi. No viche sonu, no viche yonu. Edo kankpo jen nunye, toho me on, edo huzu bute. Nunye teme teme, e meda ho o tumba, e zian gete bodo kuklon weye dileye. Tekpo, bo yi ye zando waloto eme. Bo yi ye bo di zonlik bonji. Die e ana blog mon teme teme lei. Bon fifa na yi toi. Bon en kwen do toi ton. Areon. Ana yola 01-97-25-20-91. Mon doktor are ana yola 01-95-18-91-23. E akana do ho bay na ik benwewe mon WhatsApp jio. Huhu 01-67-82-64-33. E na tjen do kpo rokpo miton lei. E mi se nou plon me lole bi kwe diye. A zon bada bada e mon kontou nan me di a zon e abe nou remek ple bi bonon dome e kuto bi yo. E wè yon mwen yon zon. Wi me do to nou plon me lole bi kwe di. E ben da ho o tumba do plon plon me we. Kan nou biye we ya. Alo e o alo kan e mi khadin le yo. De yon lo bo kan nou biyo le do mwen yon houn we we yo. Jo mwen yon do. Men da ho o tumba ze nou plon me basa e lo bo mi ak plon mi. Won jo mwen yon ho adobi. Mwen yon ho de deme ya. Pare an yon la lo kan e yon khanwe din le bi kwi. Bon mo diye me debu we de ya. Nou kan biyo me dewe ya. Nou ti me nou me dewe. E nan le ti me siso siso tonu e do mine sou mi tou no game zo e no wadu fi. Wè si ti me bi nou mi o fi kbede kwa. E nan tiye nou mi bon nou mwen yon zon ni gosin bezan mi tonu. Bon nou kon yi. Fifa, dudeji, e ni ndo proko mi ton le bi tonu.
1: Ojo ayo, ojo adun lo su yo.
2: Eyin omo bene lokunrin ati lobirin ni waju ikun omi ti asa kiesi ni opo agbegbe orilede bene ojulese orilede bene to boju to oro idaabobo awon omo ilu abi pese ntoro lodo onikaluku ni pe ki e sora gidigidi bakan na ke si bowo fun awon ilana abo ati lati le fi dena ipadanu opo emi bakan na lati le fi di awon ewu to le jade ninu ikun omi je ewu la o le fa iribo omi ewu jamba iparu ile ati ohun ini pelu fifa kakiri arun ti omi ti ko mo le fa wa je fun abo yin ati ti awon eni to nbe ni idile yin oju le se abpc ngba yin ni yanju lati tele awon imoran won yin e ma se gbianju lati koja odo ti omi re ti kun abi eyi ti omi to nsan nibe ni agbara to ba te je pe omi na nda bi pe ko ji o le je ewu nla e ma se koja odo tabi ona ti omi ti bo ni ale to ba te je pe ona ti e mo tele ni te si ngba lo si oko tabi oja omi le jin abi ko lagbara ju bi o se fi han soju e ma se je ki awon omo kekeke abi awon agbalagba sun sile le egbe ibusun yi soke pelu briki igi opa ope abi patako to mi ba be si wo ile yin eji gugu awon to wa ninu ile na ki e si lo si ibi abo lese kese e ma se duro ni ipo na titi ko buru si e ma je ki awon omo yin sere ninu omi ti nsan ninu gota abi legbe odo e si mo mu omi inu odo to ti kun tabi lati orisun omi to ti le baje e yago fun gbigbe ninu ile ile ti omi ti baje abi eyi to ti nfi ami ewu han e da abobo awon iwe pataki yin bi iwe idanimo awon iwe ijoba iwe ile eko ati awon iwe mi to se pataki ke si gbe won sinu apo ti omi o le wonu re e pese ni ojo iwaju ibi ti awon eran osin bi ewure adiye ati malu o le gbe ti omi ba bere si po egbe awon ohun ini pataki yin awon ewe onje pelu awon ohun elo ina monomono sibi to ni abo ege ina monomono ko ninu ile ti omi ba wo lati dena ewu ina monomono to mu eyan fun irin ajo yin ni àwọn agbègbè tí omi ti kún àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu ẹ ti gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀ ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi ba lè ṣàn lọ dáadáa ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì fìtílà ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì tẹrí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu ẹ má dúró mú ewu kankan ọ̀hún ní kíákíá ẹ kúrò nínú agbègbè náà sómi ewu kẹ sì lọ sí àwọn agbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn agbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gàá ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọlú pé kí ẹ ṣọ́ra kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀ nínú dídènà ewu ìṣọ̀kan àti ìhùwàsí rere a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́ ẹ pé nọ́mbà 118 ní ọ̀fẹ́ èyí ni ìkéde ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
1: ojú ọdún ló sún yọ. Ojú ayọ̀, ojú ọdún ló sún yọ. Ojú ọdún ṣóhun lójú ayọ̀.